ẹsẹ̀ kíkà kyerẹ́ nípa di sọ̀sẹ̀ ó ní ẹkùnmá ní diwẹ̀ ní mu ká àti wọn ṣíra yìnà lẹ́sùn ní ọkẹ́ tó àti wọn ní yẹ tí wọ́n bẹ́ kẹ́ ìtàn òun à bẹ́ yí wọn yà lẹ́nu sọ ẹfún wọn bẹ́ tó sọ ẹdí ẹ̀ náà yẹ ọ̀sẹ̀ wọ́n kẹ́ ẹ̀ tì ọ̀bẹ̀ fọ́ sọ́rí ní kẹ́.

0: wọ́n sọ fún ọ sí ni àwa yá máa mi dọ̀sùn. Ó ní fọ mi wọn ni a mi ká láti rẹ a máa san. Ó ní a mi
1: ó
0: rísì ágá ní a mi
1: ó. Ó ní a mi ṣe lọ́wọ́
0: adé ni àwa yá
1: káàdì yá ká
0: rísì ní a mi ó. Get me one yummy cup. What do you make a drama?